0: Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni ó Kẹ́hìndé Akíntóye lorúkọ mi, mò ń pè láti Agbára. A kú program ànọ́sà, a máa pọ̀ sí ni ó ànípẹ̀jì. Mo a ní a máa rí owó ìfà, mo rí owó lẹ́mi o. A bá yẹ parí 7-7 lánàá yẹn ní ìrọ̀lẹ́. Ọ̀rẹ́ mi ní UK send mi ní 60,000. The beginning of this month náà, one of my brother láti UK, ó send mi ní 50,000. Ó ní kí n fi support owó school ọmọ mi, àbábá mi pé ń dájú o. In fact, mo rí sísá ìbóyè ń pọra mọ́lẹ̀ lánàá pẹ̀lú 20,000 tó rí àláti gbà. Mo ṣe ní kí n give ẹ̀rí mi o. Ẹ̀rí mi ṣẹ̀ máa pọ̀ sí, kò ní pẹ̀jì. Àníwá yín ti bàbá mi, mọ́nà 90s, ẹ bá mi kí màmá. Ẹ̀rí mi nìyẹn, ẹ bá mi gbé ẹ̀rí mi o. Torí ẹ ti ní ẹni tó bá sọ ọ̀kọ̀tọ́ náà ń ṣe fun,
1: ẹ jẹ́ kí n wá pé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run dìde ńlẹ̀, àtàkọ́ bí ọmọ o, àtàbí gbẹ̀yìn o, àtiwọ́ tó kọ́kọ́ ṣe dáadáa nínú ìdílé o, àti gbogbo ẹ̀yin àròlé, ẹ wá náwó bàbá. Gbà fíìmù náà lóṣù yìí, mo fẹ́ sọ ẹ̀rí. Ìjọ jẹ́ mọ̀ pé nínú Kristi, ibẹ̀ nìkan ni ẹ̀rí pin sí. Òun ló jẹ́ wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ní ìyanu nínú ìwé Àìsáyà. So kò sẹ́nìkan tó bá bá wa gbàdúrà yìí. Ó ní ké pè mí Jeremiah 33:3, èmi ó sì gbọ́, èmi ó fòun ńlá àti alágbára tí wọ́n mọ̀, màá fi hàn ọ́ náwó èèyàn méjèèjì. Bàbá mi, nítorí ikú àtàjíǹde rẹ̀, fàyè gba ẹ̀rí inú ayé tèmi náà. Mo fẹ́ sọ testimony mi, gbé testimony mi jáde lórúkọ bàbá tọmọ àti ti ẹ̀mí mímọ́. Wá kígbe bàbá ẹ̀yin àkọ́bí ló lélẹ̀, àkọ́bí ni mí. Olúwa ló ní ká pa láṣẹ mẹ́ta, ló ní káwọn àkọ́bí ó àpíà kí wọ́n yọ sóun nílé òun, kí wọ́n yọjú sóun, torí òun ló ní àkọ́bí. Àkọ́bí ni mí, ogo ilé bàbá mi gbé kọ́ mi lọ́rùn. Àìsáyà 22:24, ó ní gbogbo ogo ilé bàbá rẹ̀ láwọn sì fi kọ́ lọ́rùn. Olúwa àkọ́bí ni mí, ogo ilé bàbá mi, Ọlọ́run fi kọ́ mi lọ́rùn. Ẹ jẹ́ máa lọ sí Osòdì. Gbogbo ẹyin tẹ́ wà ní Osòdì, Jalisco Field tó ń bẹ ní Osòdì, ní Mọ́fọ̀lúkù ni màá ti pàdé. Ibẹ̀ lẹ́ ti pàdé Jésù nínú ayé mi. Àwọn àkọ́bí ibẹ̀ màá tún gbàdúrà. Gbogbo ẹni tó bá wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run tí ò tí ní anointing oil, because anointing oil gangan ni ó wà fún testimony lóṣù yìí. So màá fi lé yín lọ́wọ́, màá sì sọ bẹ́ẹ̀ ṣe máa lò ó. Ó bá ń gbọ́ testimony nìkan òjọ̀kan bó ṣe ń lọ nìyẹn. Ẹ jẹ́ kí n mẹ́nu kú ńbẹ̀ yẹn. Tó bá wá di ọ̀la, ìsìn méjì náà láṣẹ ní Wema ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ láti 13-30. Àtàwọn àkọ́bí tó ń bẹ̀ ńbẹ̀, àtàwọn tí ó join, àwọn tí ó join, gbogbo tí mo fún wọn ní Jesus City. Ẹ̀mi Olúwa ni at least nínú ìsìn méjèèjì, àwọn 225 fi nǹkankan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Gbogbo èèyàn náà ló ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. Lágbára ẹni tó ní ayé àtọ̀run, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn 13-30 ní aago méje sí aago mẹ́sàn-án, ó kọjá ìṣẹ́jú 15. Ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án, ọ́ọ̀lù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbà tí ó bá fi di 12 ìyẹn náà ti wá lé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìrìbọ mi mọ̀ sọ́ lọ́jọ́ Sunday, àátún pàdé, a ti ṣe ìrìbọ mi lọ́sẹ̀ tó kọjá yìí. Ẹ jẹ́ máa lọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdámẹ́wàá, gbogbo àkọ́bí ọmọ l'Olúwa sọ fún mi. Ẹ gbọ́ o, ó ní àkọ́bí ọmọ ẹrú ẹbọ 1200. Ìkọ̀ọ̀kan dúró fún 1100 lóṣù kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹbọ, kí wọ́n da owó rẹ̀ pọ̀ mọ́ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àkọ́bí ẹrú ẹbọ 1,002, mọ̀mọ́ rú ẹbọ 1,002 fọ́mọ rẹ. Olúwa mọ̀jọ́ ṣẹrú àbúrò rẹ̀. Yín tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú. Tó bá ní lónìí ṣe, bó bá sì ní lónìí ṣe lọ́la, kò bá nǹkan kan jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá fi lélẹ̀ níwájú Olúwa. Account number chọ́ọ̀chì rẹ̀ 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn bá yé yín sí, ẹ lè lo eléyìí 2017-42-90-47. Comfort Life Mission International ìyẹn ní ó gbé jáde. First Bank sì nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn, ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀. Ẹ jẹ́ máa lọ sí Jalisco Field ní Osòdì. Ẹnìkan ní wòlíì ẹ̀ fún wa lẹ́sẹ̀ bíbélì tá a fẹ́ kà. Ẹsẹ̀ bíbélì tí ọmọdé àtàgbà wa yọ kà lónìí, òun ni ìwé Nehemiah chapter 1 sí chapter 6. Ìwé Nehemiah chapter 1 sí chapter 6 gbogbo eyan omo olodun ti won bi loni o ye wa kunle mo nowo mi soke aye to da ju laye oni ki olodun ko je egbe lati se lo to mark birthday re lato ni lo te mark wedding anniversary yin ki dunun ko mo subu lu ayo e o serere dupe po tun re mi o dupe o mo kan bi gbogbo eje cake elomi omo so nje ka ka ki koni ran ti eleda re we nkan se ka tun fowo re ko lowo se olodun ayo ni eyin na da si pelu account number yen gbogbo eyan omo olodun fe send the testimony elo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin god bless